temi aritibwe igba nkilo be tin di njoba tugu ya ri di afo arile onya omo onugbo irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa ina bune una kunu ebo ne irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun efu ne na pa omo en tono kan juguba irun mba nle lu togo en joba togo kesin tare yakobu lambafu omo chigini en lamba ya bo buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ akọ́ bulamba nínú mẹ́rin mọ́dé ní oṣùmẹ́rú yínú oṣùmẹ́fà yínú oṣùmẹ́jẹ yínú oṣùmẹ́dógún ní ọ̀nà karùn bulamba abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóbá lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ̀nyí wà rí níta ọmọ àníyànká lójú fò sí lọ́jọ́ àti tí wọ́n tù mí sán ọdún yìí bẹ́ẹ̀ àwọn àlàkó yìí nàbí kó bulamba bẹ́ẹ̀ lẹ́rẹ́ tó gbé pọ́ fún ọmọ chikini yìí bẹ́ẹ̀ kò ní ọdún mẹ́rin náà tó náà lamba yìí bẹ́ẹ̀ kúrò ní iye nlẹ̀ lu togo ẹ njọba togo àpè yín pọ̀ nìkan lójú fò sí sí ká gbẹ́ ọmọ wọn lọ́nlé dòtó yìí bẹ́ sánmọ́ ndí lamba búbù ká bulamba fún ọmọ yẹn kọ́ yìí bẹ́ bulamba tán náà sunu múdọ́ yìí bẹ́ àpè ní musikẹ́ ẹ̀mpẹ̀yẹ kí alápá kọ́ mọ́ra bọ́ ọmọ yẹn mbẹ́ wà ẹ́ eke iye ara pata yín pọ̀ náà eke tsa etí pata yín pọ̀ sí kòtò wọn kó mọ́ wani kòtò wani eke dí kòtò yẹn pọ̀ nkọ́ bẹ́ẹ̀ tí ní ìjọba yìí àrídìí afọ arílẹ̀ òun abarapa ọ̀nyọ́ ẹ̀ òun ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀.